0: ètò lórí pápá ìfẹ́.
1: Jẹ́ àjọ fi ọwọ́ sowọ́pọ̀ ṣe àwọn nǹkan wọ̀nyí. Ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ. Gbogbo ìgbà ni mo máa ń dúpẹ́ wípé ọba Elédùmarè jẹ́ kí èmi àti rẹ̀ pàdé ara wa. What can I do without you in my life? Mo ní ìfẹ́ rẹ̀ kì í ṣe ọ̀rọ̀ orí ahọ́n. From the bottom of my heart, I love you so much. Ìgbà mìíràn wà tó jẹ́ pé àwọn olólùfẹ́ méjì a máa bára wọn sọ̀rọ̀. Ó ṣeéṣe kí wọ́n má gbọ́ ara wọn yé dáadáa. Ó ṣeéṣe kó jẹ́ wípé ibi tí ẹnìkan ti bẹ̀rẹ̀, ó lè má yí ẹnìkejì. Ṣùgbọ́n ẹni tó ń ṣàlàyé ó yé. Tí olólùfẹ́ rẹ̀ bá wà pé sí àkíyèsí wípé my dear, ìfẹ́ mi. Àwọn nǹkan tó ti ń sọ láti ọjọ́ yìí wá kò yé mi dáadáa. Ó dẹ̀ gbìyànjú kó ṣàlàyé fún mi jẹ́ kó yé mi dáadáa. Nítorí àwọn nǹkan kan wà tí èmi ò fẹ́ jẹ́ kí àwọn bí etí ìkẹta kí wọ́n bá wa dá sí ọ̀rọ̀ yìí. Wọ́n ní tẹ́lẹ̀ bí bá ti mọ ẹbí rẹ̀ kì í pẹ́ lórí ìkúnlẹ̀.
0: Èmi kẹ́ni orí owó gángan bò fún.
1: Àwọn nǹkan kan wà tó máa ń ṣẹlẹ̀ nínú ìrìn àjò ìgbéyàwó tó jẹ́ wípé ó dàbí ìgbẹ́ kékeré létíyàwó ni tójú bá kúrò bẹ́ẹ̀. Ọkàn ò lè kúrò níbẹ̀.
0: Gbogbo ayé ti fẹ́gbọ́ ẹ lórí pápá ìfẹ́ tí gbogbo wa ti retí.
1: Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yìn láǹfààní láti máa gbọ́ mi níkànnì Eagle 7 Sport Radio 103.7 FM. Àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ẹ gbọ́dọ̀ mọ̀ nínú ìrìn àjò ìfẹ́ pàápàá jùlọ lórí pápá ìfẹ́. Ẹlòmíì boots rẹ̀ ó ti já lórí pápá ìfẹ́. Ẹlòmíì tó bá bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ kò tí ní gbadé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tá a fi máa mí ẹlẹ́ẹ̀lẹ́. Irú àwọn èèyàn báyìí wọn ò lè gbà fún match. Àwọn èèyàn kan wà tó jẹ́ wípé akọ́nimọ̀ọ́gbá wọn ó mọ bí wọ́n ṣe máa ń mánéèjì wọn lórí pápá wípé lágbájá báyìí tó bá ti di abala ẹlẹ́ẹ̀keje mi ò ní jẹ́ kó tẹ̀lé wọn wọlé. Ẹlòmíì náà dẹ̀ rèé ó lè gbà fún time. Kódà kí wọ́n lọ fún extra time á wà nbẹ̀. Ẹni níjúrì lórí pápá ìfẹ́ o. Táyà ọkọ̀ ìfẹ́ yín kò ní yọ lórí eré. To the most wonderful woman I know, thank you for constantly bringing out the best in me. Olólùfẹ́ kan a máa sọ fún olólùfẹ́ rẹ̀ bẹ́ẹ̀. Ṣé olólùfẹ́ rẹ̀ tó ń gbìyànjú láti wá dáadáa nínú rẹ̀? Ṣé ní gbogbo ìgbà ló ń gbìyànjú láti máa mú àwọn nǹkan tó dáa àbí gbogbo ìgbà ibi tó kù sí ló máa ń mú jáde fún ọ? Ẹ wá gbọ́ eléyìí o. There is nothing I want more than to make you the happiest woman in the world. Your beauty, intelligence, and kindness make me fall in love with you more and more every day. Ẹ wà rẹ̀, o ṣe ní làákàyèsí. Ìwà ojú àánú rẹ̀ ló jẹ́ kí n ní ìfẹ́ rẹ̀. Màá dẹ̀ tún máa ní ìfẹ́ rẹ̀ sí ni lójoojúmọ́. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́. Kò sẹ́ni tí olórúkọ tiẹ̀. Orúkọ mọ́ nìjánu ọmọ. Àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni. Èmi ti yín tòótọ́. Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé. Àwọn kan pè mí ní fẹ́lẹ́fẹ́lẹ́ láyé mo dá wọn lóhùn. Àwọn kan pè mí ní fẹ́lẹ́ láyé mo dá wọn lóhùn. Àwọn kan wò mí ṣùṣù wọ́n pè mí ní fẹ́lẹ́ mo ní ìtí ẹnu yín bá bà ń bẹ́ẹ̀ pè mí máa dá yín lóhùn torí pé omi ẹ̀kọ́ náà ní ṣe. Apàtẹ ètò bí ẹni pàtẹ ilẹ̀kẹ̀. Awọ̀kọ̀ ètò bí ẹni wọ̀kọ̀ trailer. Ìyẹn ètò tó bá lọ́gbọ́n lórí. we inform, we educate, we entertain. Ibi gbogbo te ba ti lanfani lati ma gbo won mi lale oni ni kan Eagle 7 Sport Radio 103.7 FM. Emi ru pe lasan to se leniyan to fi oro si lenu. I do not take it for granted. Eledumare. Alhamdulillah Rabbil Alamin ogo ni fun Olorun loke ona. Lale oni eyin te n ba mi bo lori eto lori papa ife lati ose to koja. Oni awon kankan yi ti a jo n gbiyanju lati lati gbeyewo ma lanfani lati se be lati fun yin labo oro na ma ti feju keke eyin te ba wa bere ma gbiyanju lako ma ko mo wa le kan ma mumu yen wa le kan eyin na a le ni idea e ma ni clue ibi ta tin bo tori bi teni kan o mo bi ta tin bo eni ti o mo bi ta tin bo ko le da wa lejo ibi ta de duro lori papa ife leto eto ni lori papa ife ni kan Eagle 7 Sport Radio 103.7 FM pelu emi omo yin ololufe yin Samuel Oyemi fele fele laye fele ni gbogbo eniyan mo mi si emi ko Olorun ba oke lo fun mi se ni gbogbo igba laye bi opa polopolo pejo lai dayin lagara oro lori eto lale oni ni kan Eagle 7 Sport Radio 103.7 FM kini ololufe re se se ololufe re ma ngbero wi pe o gbodo se aseyori ni lasiko ti mo wo ile re yin o ni kabamo wi pe mo wo de re o ni regret ilosiwaju la ma de ba e lasiko temi ati re ta gbera wa sile gege bi oko ati yawo asise ma nwaye ni toto akin rin kori mami gbogbo bi ti iwo ololufe mi ba wa ku si mi o ni tori ohun to se fun mi mi o ni tori e so wi pe mo fe so wi pe mi o be se mo

gbogbo wọn á dàrú fún un, ilé wọn á dàrú, ọ̀nà wọn á dàrú pé òun máa pàdánù nǹkan tó pọ̀ gan. Mo wá wò pé kí ni mo fẹ́ ṣe. Ok, báwo ni wọ́n ṣe fẹ́, ibo lẹ́rìn sí, báwo la ṣe fẹ́ ṣe, báwo la ṣe fẹ́ rí ọmọ. Ó wá jẹ́ kó yé mi pé lóòótọ́ lóòótọ́, ní nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn, òun pàdé ọmọbìnrin kan nígbà tí òun lọ sí ìlú kan táwọn ti lọ ṣe iṣẹ́ kan lọ́dún yẹn. Lòun pàdé ọmọbìnrin yìí pé kóun má parọ́, òun lájọṣepọ̀ pẹ̀lú ọmọbìnrin yìí pé lẹ́yìn ìgbà yẹn ọjọ́ márùn-ún ló lò níbẹ̀ yẹn. Ó ní lẹ́yìn ìgbà yẹn àwọn ò dẹ̀ ríra mọ́, ṣùgbọ́n ọmọbìnrin yìí padà pé òun pé òun lóyún fóun. Wípé ìbẹ̀rù àti pé òun ò ní mẹ́ láti sọ pé òun fẹ́ bímọ míì síta lòun ṣe ní kí ọmọbìnrin yìí lọ yọ oyún yẹn, bóun dẹ̀ sọ fún, òun dẹ̀ fún lówó wípé kó lọ yọ. Lẹ́yìn ìgbà yẹn kó dẹ̀ má pe òun mọ́, wípé òun níyàwó, òun láwọn ọmọ, òun ò fẹ́ ní anything láti ṣe pẹ̀lú ẹ̀ mọ́. Ó ní after ìgbà yẹn ó try láti pe òun bí ẹ̀ mélòó kan ṣùgbọ́n òun ò gbé, òun block ẹ̀ dànù. Láti ìgbà yẹn làwọn ò ti ríra mọ́. Ọlọ́run, kí ni mo fẹ́ ṣe? Àwọn ọmọ mi á wá lọ́bà kan. Mo dẹ̀ máa ń sọ wípé torí ka tó di pé a fẹ́ra wa ka tó máa bímọ ni mo sọ wípé tí n bá bímọ fún ẹ, àwọn ọmọ mi ò gbúdọ̀ ní ọbà kan, èmi náà ò dẹ̀ gbúdọ̀ bá níwájú mi, dẹ̀ gbúdọ̀ ní lẹ́yìn. Ó dẹ̀ ṣèlérí fún mi pé kò ní rí bẹ́ẹ̀. Òun ló ṣẹlẹ̀ yìí. Wọ́n ní tí ò bá gba ọmọ tó wà níta wọlé, gbogbo nǹkan á dàrú. Ṣé mo mọ nǹkan tó lè ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́, kí ni mo lè ṣe ní irú situation báyìí? Ṣé kí n gba ọmọ wọlé ni àbí? Kò yé mi. Ẹ là mí, ẹ gbà mí nímọ̀ràn.

0: lórí pápá ìfẹ́ lẹ́tọ̀. Ètò ni lórí pápá ìfẹ́ nìkan Eagle 7 Sport Radio 103.7 FM. Tàfidì kalẹ̀ sílùú Abẹ́òkúta àti Sololo ìpínlẹ̀ Ogun ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ wá wá dé ló wá sinmi àwa ń bẹ̀ àwa kọ́ lọ́nà bọ̀ òkè ló ń fún wa ṣe ní gbogbo ìgbà. Èmi ti ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí èmi kọ́ lọ́nà bọ̀ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Níbi tí ọ̀rọ̀ tẹ gbọ́n yẹn ibi tó dé dúró rèé. Wọ́n ti gbà ìyàwó ti gbà wípé kí ẹni yìí kó máa pọ̀ ṣùgbọ́n ẹni yìí sọ wípé òun ò wọlé òun ò lọ. Ìyàwó sọ ẹni tó wà ń lé sọ wípé òun ní òun ò ní kankan against ẹ̀ òun gbà wípé ó ti ṣẹlẹ̀ náà nìyẹn. Ọ̀nà àbáyọ ni káwọn wá sí ọ̀rọ̀ yìí. Ọ̀nà àbáyọ tó òun dẹ̀ rò wípé òun ni pé kí wọ́n ẹni yìí máa bọ̀ nílé nítorí àwọn kankan tí wọ́n ti sọ tó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ yìí. Ọkọ ní ohun ti bẹ níyì pé kó máa bọ̀. Àwọn àjọ kọ́ wọ̀ọ́rìn àwọn àjọ ṣe gbogbo ẹ̀ papọ̀ nínú ilé kan náà. Òní rárá òun ò fẹ́. Ọkọ sọ wípé òun ti bẹ́ẹ̀. Kò gbọ́. Ìyàwó òun dẹ̀ rèé ó ti gbà. Ìlú yin kóhun wá tún ṣe lásìkò yìí. Ẹ mọ̀ pé ó ti kúrò lọ́dọ̀ ìyàwó ilé. Ó ti bọ́ sórí ọkọ. Ó ti bọ́wọ́ sọ ẹni tó bímọ fọ́kọ. Onú wọn ò wálé òun ò wá o. Kí ni kí àtúnṣe sórí ọ̀rọ̀ yìí báyìí? 081-261-35-740 tó bá jẹ́ ojú òpó WhatsApp 081-35-18-8116 081-35-188-116. Think of you. All I see.
1: All I see.
0: Is your smile. Hello, Ekale.
2: Hello.
0: Ekale, sir.
2: Akweto.
0: Olu Alonto.
2: Abdulrasaq Lonso, lati ilu Isẹyin.
0: Lati ilu Isẹyin. E gbọ oro yi.
2: Mo rò pé ọ̀rọ̀ yẹn ti ní kókó bẹ́ẹ̀.
0: Ọ̀yà ẹ jẹ́ ká wò.
2: Ìyàwó lè ti accept. Ẹnìyẹn tó wà táwọn ọmọ accept yẹn. Ẹ wọ́n túbọ̀ ní pé ìgbà ọ̀tí ó ti pọ̀ fẹ́ máa yọjú sí àwọn ará.
0: Kí lẹ wí?
2: Ó ti kọ́ ọmọ tẹ̀ nìyẹn bí yẹn. Kó máa wá kí wọ́n lé láì kọ̀ọ̀kan.
0: Kó máa wá kí wọ́n
2: lé.
0: Ó ti wọnú ilé wọn náà nìyẹn.
2: Ìyàwó lè ti accept. Ta ló kù sí? Lọ́run ni yóò dàrú.
0: Àbí ẹ ṣe mo dúpẹ́. Ago wherever. 081-261-35-740. 081-261-35-740. Tó bá jẹ́ ojú òpó WhatsApp 081-35-188-116. Hello, Ekale. Ẹ̀kalẹ́ o, orúkọ yín àti ibi tẹ ti ń pè mí.
2: Orúkọ mi ni Adéyẹmí jẹ́.
0: Adéyẹmí láti bo?
2: Láti pápá.
0: Láti pápá, ó yẹ bá wa dá sọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí. Kí lẹ wí sà?
2: Mo fẹ́ obìnrin.
0: Ẹ fẹ́? Òun mi ò gbọ́ yín dáadáa bóyá kí ẹ pè padà. Hello, Ekale o. Ekale ma orúkọ yín àti ibi tẹ ti ń pè mí.
3: Láti ojú
0: òwe ọ̀tá.
3: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀.
0: Oya. Mo celebrate yín.
3: Ẹ sọ ẹjọ́ ṣe rí ìyáálé yẹn. Ẹ jẹ́ kó wọn mọ̀ ó gbé ìgbésẹ̀ kọ́kọ́ kọ́ fáìlì ọ̀tún bóyá gbogbo ìtọ́kùn yẹn wá ṣe bóyá lóòótọ́ yóò dodo ni bóyá kò ń ṣe frame pé bóyá ó kàn wá ọ̀nà ó lè fi mú ìyàwó yẹn wá sílé. Ó lè jẹ́ ẹ̀rí ọkọ̀
0: tó
3: ń ṣe ìyàwó yẹn tó fi sọ pé òun ẹ̀ wá. Tẹ̀mọ́ pé ọkọ̀ ò sọ fún ìyàwó
0: Agboyima, e se.
3: Ko ba ko wa je pe buro okun e se so lo se ri.
0: Mm.
3: E si okun le so bo.
0: Okay.
3: E si okun le so lo.
0: Okay.
3: Ori e o gba na gbaro.
0: Ami ase dumare. E se mo dupe o. E se mo dupe ma. 08126135740. Ma tu ka awon ateranse ti mo ni lowo lowo baye. 081-261-35-740. WhatsApp only 081-3518-8116. Ibi ti nkan de duro legbon yen o. Eyi to wa nta so pe won o wole o. Ti le so wi pe ki oko lo mu wa nitori awon oro to ti wa nle. Oro re ba o le yin se be ba wa da si elo e kale o. E kale sa.
2: Yeri oko obirin ile ko e na na ni.
0: Hmm.
2: Omo olori nu olori ta.
0: Okay.
2: Yeri igba to so fun lo si ikan na lo sise to fi pada mo obirin e.
0: Hmm.
2: Oko yen ti wa nbe lati se kankan.
0: Hmm.
2: O ma je mo lo fun. Yeri oko ina to fun ya we.
0: Hmm. Hmm.
2: Koi no ton fun rara
0: koi
2: no pile ko e na na ni
0: koi no ton fun yawo e
2: koi no ton fun rara
0: okay
2: ti kon to anbe yawo yen ni ko ma ti bale
0: okay
2: anything can happen
0: okay
2: o na ko kun pa dura
0: okay
2: tori e mi se nwo yen adehun kon ti wa laarin obirin to bi mo fun yen ati oko
0: hmm
2: ko kan fe jewo ni
0: hmm
2: so eleto iwa e ba fi ogbon ogbagba na ke ti fi wo oro yen
0: hmm
2: o daro
0: sa e se mo dupe lori papa ife leto eto ni lori papa ife nikan ni eagle 7 sport radio 103.7 fm ohun ti mo mu wa ye bi ti nkan de duro ohun ni mo ni kin sare mo wa se ti bon yin ta to tu teso wa ju fun ta le oni elo e kale o
2: Ekale
0: sa.
2: Oko me kan ni lati ale mi.
0: Lati bo sa.
2: Ale mi ale mi bo dute.
0: Okay. O ye ba mi da se oro yen.
2: Eh, nkan te nwe so lori oro yen ni pe.
0: Mm.
2: Wo gba de tin se iya o to wa ni tele.
0: Mm.
2: O tin se yen da tele.
0: Mm.
2: Je won.
0: Mm. Mm.
2: So, ngba to wa ri o pe ah, baro mi te fe se nkan ni.
0: Mm.
2: Afiko na ta fele.
0: Mm.
2: Iyawo yen o de le wa sile yen. Bo se ma wa ta ni yen. Omo yen lo ma wa to ma pada. To ma ni nkan to ma fun. To se ma ri ni ko le wa le yen o.
0: Ko le wa nu le yen.
2: Ko le wa be abi ko ma wa ko ma pada ni omo yen o.
0: Mm. Okay, sir.
2: Oluwadonso.
0: Ami, eshimudupe. Lori Papa Ife leto. Ito ni Lori Papa Ife ni kon Eagle 7 Sport Radio 103.7 FM. Ta fe dikale si lo abe okuta tin sololu ipinle Ogun ni orilede Nigeria. Oro leti gbo loloko ojo kan lenu awon ara ile. Eyin na fe dasi. Ojo opo yen si wa ni sisi sile. Eyin ba fe dasi oro to wa nle lale oni. Ma ka wa ate ranse kan to wa lowo mi. 08126135740. 08126135740. Awon ate ranse kan re. Good evening Olotu. Okay, moti munya wasi etibuni. I am Kadri Ganiu Itokpa from Ebira Land, Kogi State. I am 51 years. I am into furniture and carpentry. And I need a God-fearing girl, a Christian. My contact is 08156857053. 08156857054. Hello, Ekale.
4: Hello, Ekale.
0: Ekale, sir.
4: Ekale.
0: Yes, sir. Ruko ni ati bete tinpe mi.
4: Ekwetu.
0: Olu alonto.
4: Ruko mi ni Ebenezer.
0: Latibo.
4: Lati Elfin. Memori labe kuta.
0: Oya, eba me dasi oro yi.
4: Keri oro ti o shele yi.
0: Beni, sir.
4: Mishin kato li kupo.
0: Hmm.
4: Obeni fune, oti so fun okwa yi ki... nkan ma ba daru o mu obirin yen wa le bi oro de se wa de duro yi obirin to ti wa ni sa yen o lo won wa le da ti o de ti wa le e je ti omo ma wa le o wa sodo baba e to ba ko na to gba ma tu ni yen nko ni fi daru o fi obirin yen si aye ti eni bi to wa to de si ale si bi to wa omo ni ma wa le nitori pe gbogbo ta awon eyan so lati ekan aruso ni gbogbo nkan yen tori oru nkan beyen naa o ti sele si mi fun ami ri o de si wa ba se to ni ti o de ni wahala kankan lowo ṣugbọn won fi si Olorun si gbogbo ẹ kò lè tó dáadáa.
0: Kò lè tó dáadáa.
4: Ọlọ́run ara wọn lọ́wọ́.
0: Àmì ẹ̀ ṣe mo dúpẹ́ sá.
4: Ẹ dàrọ.
0: Ẹ dàrọ sá. Ọ̀rọ̀ rè é. Ibo la tún fẹ́ gbé gbà. Ẹ jẹ́ ń lọ fún ìsinmi orin yìí. Ẹ̀yin tẹ bá ṣì fẹ́ bá wa dá sí. Ojú òpin yẹn sì wà ní ṣíṣílẹ̀. Ẹ jẹ́ kí n jíṣẹ́ ni iná. Okay, my name is Ayobami from Abeokuta, 37 years old. I need a good single lady. When I put Motika at the Russia, when you want to send me Motika, okay. Lori Papa Ife Leto. Ito ni Lori Papa Ife Nikon Eagle 7 Sport Radio 103.7 FM. I'm Adeleke by name, a native of Ogun State. I stay at Songoda. I am 34 years of age. I am a plumber, professional. And I need a lady of 25 to 30 years to marry with God-fearing. My number is 09068642618. 09068642618. Oni Ojopo ti Mr. Adeleke wo obinrin to ba ni interest o le pe won. Hello Ekale o.
5: Hello.
0: Hello Ekale sir.
5: Ekale
0: sa orukun yin ati bi te tin pe mi.
5: Ejo se ni lori papa ojo mi.
0: Be ni eto ni lori papa ifele wa. O ya e ba wa da si.
5: So ara pe na so mi. Ni da ni. O le ma ri bi awon opopo tin lo. So, I'm sure you actually see the monk, I think.
0: Hmm.
5: Then, what about you?
6: gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Àmọ́ tó bá lóṣẹ́ lóòrè sẹ́yìn ni wọ́n yẹ ọ̀ṣun àti olùkọ́ ni wọ́n dà yí. Àti pé bá wọn ni. Ìyá ọmọdé ti sọ pé yẹn wà ní èrè kékeré wà nínú mi. Ibi kó má kílè wọ́n má bàa dà yí. Àti pé bẹ́ẹ̀ wọ́n jọ ọ̀rọ̀ láàrin ara wọn ta. Tó bá jẹ́ pé lóòótọ́ ni pé ọkọ̀ lè sọ̀rọ̀ bí kì í ṣe rẹ̀
0: ok ẹṣẹ mọdúpẹ ajẹsáre lọ fún ìsinmi orin yìí tí bá dé ká wá tún mú èyí tó bá wà ńlẹ ká mọ sọ kémi tó wá fún ẹbalẹ gbogbo nǹkan tó wà ńlẹ lásìkò yìí.
7: This is Eagle 7 103.7 FM Sports Radio.